bí ọ̀rọ̀ kírísítẹ́nì wa yín bẹ́ mi gbẹ́ sọ́sọ̀ gan domi ní ìhìyà mẹ́lẹ́ kílándé fòyà bẹ́ làwọn èdè máa tò fínà bẹ́ àtòhùn yá kú ná kírísítọ̀ tó nàwẹ̀ ná dúró àtsọ́rọ̀ lélo nàwẹ̀ náwà dó lélo nazaré tẹnulẹ̀ yé mọ̀nà kúhùn yá nu èyẹ ná dọ̀dọ̀ ègò lálá yé mi ò tó gbélé yé padà yé máa padà o yé tó té náà òkú náà. Akúhùn yá dọ̀ ayé àgùn bí àgùn ètò blò akúhùn yá nu èjìlá níwà kẹ́lẹ́ fi jẹ́ ìtàn kó jẹ́ ìtàn sọ zàùn bó wá gbégbégbé méjì ètò ẹ̀sìn bà nù pláńkódò ètò ẹ̀sìn bà nù ilẹ̀ pé èsù ló lè nu ẹ̀ nádùn nu ẹ̀ nánu ẹni ewu ọmọ inú dé dandan ní kódò nu ẹ̀ nádó pé ẹni ewu ọmọ inú dé dandan ní bẹ́ẹ̀ ni a ṣe lọ́tọ̀ rẹ̀ ayé bí amò bọ́ọ̀jì bẹ́ẹ̀ fi jẹ́ ìtàn. Nazareth ńlẹ̀ wẹ́pọ̀ ìdádó dópa Nazareth tán yìí mẹ gbọ̀nvó Israel ńlẹ̀ pọ̀ pátápátá àzánú pọ́lẹ́gbẹ̀ ńdúró ìmẹ̀lẹ̀ kádòfò àzánú pọ́lẹ́gbẹ̀ ńdúró Nazareth bí a kò má gbé bóse gbèta ẹni ẹ̀tọ́ yà egbò òkú ọ̀nà gbọ́ ọ̀rẹ́ náwẹ̀ nígbà náà ṣe gbèta tó gbé àzá egbò òkú ọ̀nà dìrámì pọ́n pọ̀mìnà òkúrò ọdọmúrọ èémi náà yìnyín kọ èémi tọ́ndó èyí ẹnì ẹdọmúrọ emmanuel náà yìnyín pọ èépó ẹyìn ìdọ̀ àdúrà emmanuel ní yìnyín pọ mẹ́pọ́ tó ṣiṣẹ́ gbé tọ́mẹ́ aná káàdé ẹ̀dọ́fò mọ́ káàgbẹ́sá tó ẹ̀dọ́fò òkú gbé tó ní òkú gbé mẹ́lẹ́ káàdọ́fò tán mọ́dọ̀ pọ́ tẹ̀lẹ́gígí mẹ́lẹ́ káàdọ́fò kákádé ìtọ̀ tuntun náà òkúrò àzánwà tọ́ pé gbé pírísì nìkan tọ́ zonal leader wà àzán nìkan tọ́ wà yín lẹ́gbọ́ tọ́ wà yín wà dédé nìkan bó wà zánwà òkúrò náà tán ẹ máa yín dọ̀ yín kọ̀ dé ìyúrọ́ ìdọ̀ ẹ mọ̀ hajj gbé wà yín wé tẹ́lu wà tó hajj náà òkúrò náà dín àlò hajj náà tọ́ wà yín bí wà tó hajj náà náà mẹ́jẹ́ ìtọ́ lẹ́yà nìkan tọ́ wà yín bí wà tó àzánwà òk tó jọ mi ò jẹ́ ìtàn mẹ́ emmanuel náà ipò mi pé fídé pépé dé mi tò yìí jésù ikọ̀ mẹ́ mi wò dẹ̀tì òótọ́ mi wà nìkan tó tó gbé gbòtò ìkàbé òkú náà dọ̀ nígbà lọ́nà mi mi náà dédé nìkan bó náà wọ́n dàgbà tó jésù ikọ̀ mẹ́ mi wulẹ̀ nazara tẹnu lẹ̀ jà yìí yìí gan wá bèrè bẹ́ẹ̀ yọ́yọ́ òfin dè mi kò jọ àgbà ìgbòdò kò jà yìí dé òkú náà gbọ́ dọ devisa wa tọ tó e ẹni wa kọ dona ilẹ kpọgbẹ méjì tó gbé dona nílẹ náà ìdùnmọbọ náà mi àwọn àwọn àgbọn náà kò ṣe dẹmi tọ jésù ikọ mẹ mi hù dẹ tèè.

0: before the Sunday message.
1: Wọ́n kú mi náà tó sèyí ọkọ̀ sẹ́gbẹ́gbẹ́ tán. Mi náà ti tó òjìlẹ̀ péńdé náà wéwé ìhìyà. Kọ́lí tinúlẹ̀ àwétọ́. Kọ́lí tàwétọ́ táìnẹ̀. Táìnẹ̀ tọ́. Ẹnẹ̀ o tún lé mìúlẹ̀ tí tó òde bí sọ́kè. Ilé mi mọ̀ lẹ́bíá ní tó. Mi máa yán nídìkọ̀ gbá ṣìgbá mi kò gbẹ́ ònú bíbẹ búburú tán lẹ́ẹ̀dá yìí. Mi máa tò zọ́nlẹ́sí tó okòrò mẹ́. Mi máa sọ tó okòrò yìí tó tò ó jẹ́wèé tán gbọ́n gbọ́n. Ṣìgbá gbọ̀n àwòsọ ìyá nùgbó tán darí nítòmí lè pa láìha òmẹ̀rẹ̀ pólópó tán tò nùkan jẹ́wèé tán. Ṣìgbá eyín wọn dàgbé mi tàn yín èrè bẹ eyín bíbẹ náà ò mẹ́rẹ́ tó dídánlẹ̀ mẹ́rẹ́mẹ́ ìyẹ́ pé òwe inú rẹ tán kò tọ́nu kúnra nìyàn ẹ̀ ò mẹ́rẹ́ tán máa yí ṣẹlẹ̀ tán náà rírán wọn dàgbé ògígóná kristi tán mẹ́rẹ́ yín àpàdílẹ̀ jẹ́rẹ́ tán máa nà tó hàn ráyè náà mìúlẹ̀ máa tò yẹ̀rẹ́ kó mi lè tọ́ dọ́gbá àdábò. Kristi Jesu kúrò tán mi lọ sún mẹ́mẹ́gbọ́ mi tàn náà Jesu tán wútò náà jẹ́rẹ̀ rẹ dègbé náà rírán náà tó hàn sọ́ọ̀sìnbí mẹ́ bó hàn tó àìhà mi tàn mẹ́ náà tó náà rírán òyìn ẹ̀ gígò jẹ́rẹ̀ tán tán òmẹ́tò nukún Jesu Kristi tán mẹ́ ṣùgbọ́n mi wúlẹ̀ tí tó àdọ́kùnrin fẹ́ ètò. Ònú sísán ò kọ́ tán lẹ́mẹ̀ náà ò hàn pẹ́ kúkúrán tán nítorí jíwèrè tán bó máa yín sán mìúlẹ̀ mẹ́gbá yéé tó tó kẹ́rẹ́ dò mí tó àwa pópó jí gàjó mi máa yín mẹ́hẹ̀n àlọ́dó tẹ́lá yéé tó mí gbéjè ṣùgbọ́n ẹ máa yín tó máa tí ìtòrídó mẹ́gbá yéé tó kó mẹ́kẹ́ dò mí gàjó yéé máa gbẹ́ mí dáìgbá yéé tó mi wọ́lẹ̀ àyè gàjó yéé máa hù mí súdó mi sọ tó òkú jésù kúrò tán hẹ dápẹ́ tó àgbàsámẹ́ dọ̀ náà yéé ní tó hẹ ògbẹ jésù tán àwòsàn ríyá tó àgbàsámẹ́ tán mẹ́gá náà òwe pópónú ẹ̀ yéé tó mi retí tó ògbẹ́lẹ́jọ́ rẹ òkú náà jésù tán wútu dọ̀ náà yéé ní tó hẹ ògbẹ jésù tán sọ̀rọ̀ ríyá tó àgbàsá kúkú mi tán mẹ́gá ẹnẹ o tó kú tó àsánwà tó mímẹ lẹ́ẹ̀mí tí tó gbogbo yìí ṣe tán dọ́pọ́lọ́dì lẹ́ẹ̀yẹ ń rán ẹ̀dọ̀ yìí ṣe ẹnẹ o tó ẹ̀ yẹn dọ̀hó mi ò lẹ́ yìí ṣe gá ẹnẹ o tó ẹ̀ mi tó dọ̀hó gá lẹ́ẹ̀mí yàn ẹ̀dọ̀ ẹ̀wọ̀ rẹ̀ ṣe jésù kúrò títẹ náà ṣe mí títẹ gá ká jésù bóná sọ mí ìhìyà pó epo gbó náà mi tọ̀ wútu ẹ̀ ònúlẹ̀ pódókì náà òjọmi ọ̀sù gẹ́gẹ́ nídó gbọ̀n pẹ́dídó mẹ́sùsù tọ́mẹ̀ ní sùsù rán gígò jẹ́rẹ̀ tán ẹ̀yìn ẹ̀rọ tó mi máa yán nídìkọ̀ ṣìgbà ẹ̀yìn ògbẹ́tọ́ mi tàn gbóró tán tò dídán ṣìgbà yìí tó ògbẹ́tọ́ mi tàn kọ́mẹ́tọ́ hẹ̀n yẹ̀yọ́yọ́ ìgbésọ ìgbésọ náà nukú bíbí á mi tàn wíwà èrè tí iná nu kún kúwe dopó tó àzán kíkúrò pó gígó pípẹ́ máa dópó dóhè hù gán pó wà náà mi sọ̀lẹ́ mi máa tó òun ẹ̀ yé mọ́lẹ̀ pọ́n àdábò òun ẹ̀ má mọ́lẹ̀ náà òun ẹ̀ yé tó mi mọ́lẹ̀ wẹ̀ dèvíè tán ṣùgbọ́n òun ẹ̀ máa tó mi mọ́lẹ̀ wẹ̀ máa dópó dó tán tàtọ́tọ́ náà mìúlẹ̀ yán ẹ̀dọ̀ ẹ̀yìn yìí hàn òhó mi tán òkọ́ mẹ́nu ògo hàn ẹ̀ tán yọ mìúlẹ̀ tí tó òhò dídódé sàn jí péyẹ̀wédè òhò yìí máa yí àlọ́dọ́gba sí máa dópo dó tó òǹlàn lẹ́mẹ̀ náà ẹ̀hìn mẹ́wẹ́ mi tó wínwín tó ìbòsọ́ tó jíjúrò gbáúgbáú náà tó yí òhò mi tán retí tó òǹlàn mẹ́ bó chíyán àvọ̀ náà mi eyín eyín mọ́dọ̀ yéé chí àvọ̀ náà mi yéé máa tò náà mọ̀ mí tó òmẹ́gbá náà mi kò tí tó ògo hàn ẹ́ mẹ́ lẹ́hẹ̀ẹ́ yéé dó àgbà náà tó wíwẹ̀ ema nyido yema na chiyo avona mi utuba sigba le ye chiyo avona mi na ogbe nido ze okume ome basi mi na onudo polowe jewe yewe me na gode nu bigboto gra mi ga ene utu mi ule tindo tuiboto wepopo nubo sonyero wena mi ule tindo o kwegbe to agbesame mi dendo okuna na yi se daliwe mi to zoni zigbon e ma yigbon mi mo daligba mi ule tindo tuigbo we nyedo boso to jidro na do kuku den son agbesame bonazo tito okuna de e ne otu we mi to tukaje da e mi ti kabi mi den na do yi o nujro men dagbe hlan na je ni gola na mi na do ibasi to owo totan ni je

0: There are seasons that hold you down, and there are seasons that turn everything around. You have prayed, you have waited, you have believed. Now it is time.
1: Vivian, jẹ́rẹ́ tó yíró mẹ́tẹ̀rẹ́ tó pọ́ tó dẹ́físọ́ wà lẹ́gbọ́ tọ́ kú mú ìtàn gbọ́ náà tó hìn húnlẹ̀ gánwá náà tó bọ́ òpèdè kó gbalẹ̀ tó náà tó yíró gbẹ́tẹ̀rẹ́ ní sísan ní tó wíwé mẹ́pọ́ tó jẹ́rẹ́ pọ́ òjìrẹ́ tó pọ̀ jẹ́rẹ́ jẹ́rẹ́ tó dalí GCK sọ àzágbà ewé dopótọ́ oṣù ẹ̀tàn jẹ́ oṣù lẹ́jà jésù ní gọ̀kọ́rá kó dètò jésù ní gọ̀kọ́rá gàgánà tó jésù ní gọ̀kọ́rá sọ ẹja tó jésù ní gọ̀kọ́rá

刚刚就顺利加上三位多。为什么呢？每节有的南红红龙为波波龙两波到 WF 库姆伊从 Africa 以 Asia 刚刚 America 有东空过来们到以后过来们南东很伟大的马迪亚大也马迪亚以菲勒波也能把一波一波都不得了也能以菲迪得了也能的耶稣都菲勒波波都红龙da blakpo moro kula mede kan do ho male awe o jawe gwa lo ne na do lawe dagbe na do pon me na do ho de na me ja sole na do dio akota susule kono vivere bayin mero po le na hun lo me bo na hun lo me bo so se me do egbe mitin do odroje nando yi me jere ton nando he ai hale ko a ate ho je ton ton blo podo ai ha odro no podo to le da ho po ni me po ni fun na to do gemi to ji devi e nando do ndo me jere ton devi so to jere ton le gbo to doctor w kumoye Mepa okuna Adofen adose okuna Mepa okuna Otom Mepa gigora nikoto Midopena we Menye do jay gaun upo Eh Jay nadosen Mewa nadokla Midevo nade midejo To ekbeso Beza mitona we Aje na do so gan ile po do asaro po de gboro le ago kambio to se chechem ai ha mi ton ni le mi ton po do ni to mi to po po do nu e mi tin to le po po to ge gona blebu mi ni yi bo yi jora we okuro mi wa mi wa nu ko to e mi jora li tai mi jora ya bale we nado se hoto e nado kale yo hoto e nado yo hoto e se mi wa ho de do egbe egbe ani le ni go ani bo mi je yo yo na mi do si so ni to mere kanu je me blebu tu mere podo te to jesu come mi ho de do azag beton e mananya sande voleba Azao yoyo jeton Azao hege jeton Azao hukona meton Azao hukona meton Na do wula wina do kpo kpo metala Na wwa awe toto e Gwale na mime kpo to jesu kome Wa Nubi akone na do wato me kpo me Bovo mi da Bovo mi jirado Bovo mi vofan bo tu kanado poro po mi toto hukuro to me to jesu kome awa no kuna mi yi gigole po na we to jesu kome mi ho dete bo ye o me yi se no si se je we tole ni beta ni che je we ni gona we si a yin Menawa lukuta wiatoto na yaso afo eto woropo lukuta fo eto wiatom ta wiatom afo woropo to da yego na we de ti he tindo gbogbo awukuto ope fotunu kwato bombo maso ganze ere dagagbo alode pepe man wena Jesus my ejuro bo do na do na we yetu edo yetu eda isan awuku to man afa to we atoto eso do alo eto eji plan ye han zun
jíjírọ́ ẹsọ́ tòbí gópa nàjíwéyẹwẹ fọ̀wé ni tọ́ ọ̀gá sínágọ́gù tán yíyí kò mẹgbẹ́ tó gbọ́ náà jésù yẹn àsánbọ̀ tó pọ́ kò mẹgbẹ́ pọ́ wà gbẹ́ná pọ́ tọ́ ìhà tọ́mẹ náà jésù yẹn àsánbọ̀ tó gbọ́ jésàgbé wútu dọ̀rọ̀lágbẹ́ tó lè dọ̀ àzájúrò pọ́ wẹ̀tí ìhẹ́mẹ́ gbẹ́tọ́ jẹ níwà sọ́ńtè ẹnẹ wútu ẹnẹ lẹ́mẹ́ wẹ̀mí ní wà náà yé ní rìn àzọ́gbọ́ náà mìtè ẹyin tó gbọ́ jésàgbé bló pa tàchẹ́wé lókù tàchẹ́wé tọ́ àfẹ́tọ̀wé àtọ̀m edo we na okuno mo e leblanu eto wa e ezo do ra do mo azo via biblo we ne to eso wa bodu alo apoti jalogo me reze le zo tite turudu ezo do mo visuno nye do ra we fo afofo toto me ko so fun si ayin bo so je hodo e so jo ra ona e tan mo afo to gba afo gba to se gba fare sile po sanu le po so gba le le jiwe to da ina yede ye ma so baptisi ye to ede mi ko pọnu to we sa fode mi pọn janu kan de jesu kristo wa le blando de egbe mu to hia do de ni asan gbo na gbe to le do e jura san gbo mi jura san gbo to gbe agbata mi to jura san gbo gbogbo mi to jura san gbo ani to mi to jura san gbo beza mi to blebu jura san gbo mo ro pọ no me mo e ko ku de bi ejuro vivo tu kana indo e wa je wo de pepenu na do mo gboje na gbasa na do na gbasa mo gboje indo aso de agbasa de ja aso juro gboje indo ani do de ko suro kana juro gboje to gboje zagbe e je la ni gboje indo sande na ki ejere mi gboje agbasa mi ton ni lego ani do ni ton ni je yoyo to gbogbo mi ton me ni do so ga mo gboje to sa gboje to gbo ti ba ma mo do na ye o le pri do po podo gboje san e yi samedi gboje san samedi samedi gboje san ti ba oho gbe gboje san tolo wo yin gboje san san jesu christi juro yori mo dona tade na oho gbe gboje san lo ton debie be gboje san lo tin na me je we tolo ya na ne o tu gboje to fi de pepe de me de pepe to yin yin fi de pepe de me lo te e no yí gbọ́já náàdé ẹnà yí gígọ́ ọmọ yí lélẹ́gọ́ ẹnà yí lọ gbẹ̀ẹ́sá ẹ̀tọ̀ blébù àdágbégbé tán núdé gbọ́já lélẹ́kọ̀ọ́dó tẹ̀mẹ̀ pọ́dọ̀ mi mọ gọ́lẹ́ yí pọ́ yí máa mọ̀dọ́ náà ẹ̀wọ́ ẹnẹ̀wọ́ máa dùn ẹ̀ wọ́n fi ètò pọ́dọ̀ tó mọ̀mọ́ náà ní ètò pọ́ máa jẹ́ tó kíra ẹ̀ tó mọ̀ fúlẹ́gọ̀ dalí ẹgbẹ́ ara mọ̀ fúlẹ́gọ̀ pípé ẹnà zàpẹ́sá lẹ́bíọ́nù tó pọ́dọ̀ lẹ́bíọ́nù wà náà mẹ́pọ́ ẹnà jàgọ́dọ̀ yóò mẹ́ jàgọ́dọ̀ lẹ́bíọ́nù ètò míhùn lẹ́dọ́ náà tó mọ́ tó gbẹ́gá kẹ́kọ̀ọ́dọ̀ kírísì indo lẹ́bíọ́nù máa tẹ́sọ́ tí ẹnì pọ́n ní tètò gbé ẹnì lọ gbẹ̀sán kẹ́lẹ́dì kírísì zágbẹ̀sán
minasa beza leblan to podo leblan podo betole indo leblan mateti minako no to to gbe nato ene ro san gbo kristo podo leblan podo meja sole aweto we gbe to po won gbe na po na lile mede kan na gbo jesa atoto o Gbe mi naya awa titaji tita azo egbo Kristo podo leblan pona meja sole popo eduwa mi to matu tawe awe matu tawe afo etawo tawe awe afo etawo to edo edo pon odawe de ti to fina mege alo eto do pokusa yeso kambi edo mo ejena ya zo gbo na o me to gbo je zagbe na ye ni do mo o ten je we ton je jo e ton we omo indo yin gbe to de e a to gbe ba mo le mere bo le to pon me de bo le ma so ga do do mo lo nu ko do di e mi yin de na popo nu hu do lo po mi yin do e na na mi gbo gbo to ka mi toto me ja so de di e mi so yin de na ya zo gbo in the betole masogam mo le blanu ta ina to me ele do gara mano tegli in the betole masogam dodo ana do lola ka bi ana basi anya betole gora le blanu me tin do le gote me tin do le blanu to ina me bebi e ye wa to di doro mlo be o se we yin na do na zo gbo to gbo je san gbe ya na yin do mo o te je ko e ton a fo wo lo poto e do na ye do mo e do na ye do mo be to te we ti to mi keke e na tun do le gbodo po e he fleje o do me to gbo je sagbe be e wu o ma na te do ego boze je gbonu e to di dodo mo lo iye do ne gboro po le gboro po na to gbo je zagbe ja ibi odo to me ka bi do gbore me iye so tin do le gbo le po iye we le gbo hoto le gbo hoto le gbo le to gbe to le po tan e ma yin le gboro po di je do lo me mo le gbo le po le gbo le po un e ko ja yi do do lo me iye wa to ri kan bi odo iye wa to ri kan be lo be le gbo to le tin aye ya e pon ye o me po e pon ye o me po credit le gbo e ko bu ale e ma tin to le gbo to na en na wo to e wa le blanu e to ri kan bi e din bi e to mi le tin to le gbo do po fleje do me to gbo je san gbe be te wa na wa be e wo mo na te de go bo ze je gbonu afo ya we to be nemu nemu we gbe to do nyo hu le gbo e ne utu e je na do wa dagbe to gbo je zagbe e yi dagbe dagbe e na do wa dagbe to gbo je zagbe mo dagbere mi na wale to azande vole gbe me do na wa eto aza o kuna to gbe ga gbo je san gbe ga aza wi we gbe ga aza e gbo vole gbe ga endo no de ti na do wa dagbe na do wa dagbe aza e gbe mi so ga gbo lo gbe san gbe tele ton bo di adara gbe san gbe tele ton bo wa dagbe bo wa nu ejiro to better is nik beza men to azan e gbon vo azan we azan gbo je ton le gbe dagbe eyin ke so yan dagbe na do wa pa bo ya toto fo we toto we nu we e do na o da we lodo dren o lo to e so dren e so je gagadi aweto credit aweto anyway yo kuno to azonu okuno eti po mi po be ma ko di o bo dagbede ko wa to wenenu
de to mi ule me mi ule ni alonu san ton mi ule inu ku eto mi ule ya fo eto debi mi ule ya gbasa eto wo wo yo ta mi ule ya gbasa nu de o ta wa debi enewe agbasa na wa yin se lo le debi e vi eto le debi e to wa to gbe nu atan le blanu kristan na me jason le bo so le wa wu blanu le awe to oh aso egbo na me jason le to gbe jason gbe atoto tenogigli le dio a le de le to mo ko ega to de po titan titan ere wa yin le blanu kristan me jason le bo so yin awu blanu le ndo jason nígbà yá àwùblá náà nígbà tó yájí nígbà yí yé títò mẹsìmẹsì gbúlọ nígbà múlọ nù lẹpọ títò gbẹzá tó nígbà tó ká gbọ gbẹzá tó jí kírísì ẹran wà lẹbílá náà tó gbé lẹbílá nú ẹtàn mọ̀rọ̀ gbọ̀bọ̀ gbédé àfọ́nù tó àfọ́nù fúlifúli mẹ́mí náà mọ̀ nù gbọ́dọ̀ yí ẹtàn mí náà mọ̀ dàgbé ẹtàn ẹgbẹ́ tó dídóná mẹ́tọ́ lẹ́ pọ́ tó gbé na le blanu eto wuto matthew ta wiene apo eto wiene edo ewu oso to je gbonu wa bo mo agunda gode le blanu ye to wa e ma ko di omo le blanu eto wa e gbe indo plo to gbe indo le blanu eto wa e le blanu eto na ye e zo na zo gbona zo to e to le eyan sogbona zonto etole amo faresile ye no yi vogbon jejo nkonko avo nkonko le podo wa lo nkonko le po to asan nkonko le gbe igba jesu we le ponun uwe eno do avo le blanu ton wayin ton avo we avo wayin ton to we le ponun we le ponun we le ponun gbọ́jẹ́ sán gbèrè à àsáde volẹ́ gbèrè à àsáde gbòvolé gbèrè à àvọ̀lẹ́ blanú tán pódò wọ̀nyí tán pódò wọlé pọ́ńtò kọ́lé tán ẹnìwẹ̀ sán ná ẹgbẹ́yìn mẹ́rin pọ́lọ́ ètò àvọ̀lẹ́ blanú tán dó wọnú ẹ̀mọ́ àsánjẹ tọ́lẹ̀ lo ẹ̀yìn àsánjẹ àsánjẹ tọ́lẹ̀ tọ́lẹ̀ pọ́ tako tán mátù tako tán afọ ẹ̀tọ̀ gbanú kọ́wé afọ gbanu pawe to dialo edo jesu so chite bo yiro ye bo domo etewe mijro na nye ni wa ye ni basina mi fo gbanu kwa toto 33 33 yeso do ha domo okuno na nukun mi to ni do hun gbanu kwene 34 34 pero jesu yi le blanu do hwa to hwa lene le blanu to sun lẹ́mẹ̀ lẹ́bílánú yéhùnmẹ́ títà gbọ́n pípẹ́ gbọ́lẹ̀ lẹ́bílánú yéhùnmẹ́ jàzọ́lẹ̀ lẹ́bílánú yéhùnmẹ́ jàílẹ̀ lẹ́bílánú jésù kristi yí lẹ́bílánú wọn yí àlọ́ gbé nukú yéé tán go tọ̀bọ̀dọ̀ pọ́nà yí nukú yéé tán mọ̀nù yéé sọ hó gbé matthew tàchẹ́nẹ̀ tọ́ afọ́ẹ́tọ̀ gbà tán tọ́ tàchẹ́nà afọ́ẹ́tọ̀ gbà tán 35 jésù sọ sì sọlé o tó dáko pé o gbé tọ́lẹ̀ pé mi pé ètò mẹ́pọ́n tó sinagogu yé tọ́lẹ̀ mẹ́bo sọ tó yẹ ohun ẹ̀dàgbé àhọ́rù tán dọ̀ ètò àwù ètò àwù tó sọlẹ̀ pé òkú sọlẹ̀ pé ẹgbọ́ ètò pípọ́n bo tó yẹ ohun dọ̀ bo sọ tó àsán ẹgbọ́ bẹ́ẹ̀ náà pọ̀n tó gbọ́jẹ́ sáàgbé àmọ́wẹ́ mọ́ ẹ̀sọ̀ ìgbà mọ́ bẹ́ẹ̀ ẹ̀sọ̀ ìgbà pọ̀n nù bọ́dọ̀ yẹ kó tó gbọ́jẹ́ sáàgbé àmọ́wẹ́ ẹ̀sọ̀ ìgbà ẹ̀rọ̀bà sí bẹ́ẹ̀ ìdọ̀ ẹ̀sọ̀ ìgbà pọ̀n nù tó gbọ́jẹ́ sáàgbé bọ́dọ̀ yẹ kó tó gbọ́jẹ́ sáàgbé bẹ́ẹ̀ ìdàgbé nàdọ́nyà sọ́gbọ́ tó gbọ́jẹ́ sáàgbé àmọ́wẹ́ mọ́ ẹ̀sọ̀ ìgbà mọ́ ètò yìí pé ìbòtò ní pọ́n mẹ́tò sinagogu ètò lẹ́mẹ̀ bòtò tó yẹ owó àhọ́rù tọ́dọ̀ ètò àwùtù zan lẹ́ẹ̀pọ́pọ́ tó kú zan lẹ́ẹ̀pọ́pọ́ ẹgbọ́ tó gbẹ́tọ́lẹ̀ chẹ́chẹ́ pọ́n àfọlébọ́dégo àfọ́ẹ́tọ̀ 36 36
ba ton nu kuro po si ba we na buda ko le e wa le bla na ye na ye he aguda ko le kuri do po ye tin do nu hu do un konko medele yin ra do na medele jason medele ko lesun mado gana medele ko bebu medele ko jaye medele ko yi medele ko faido medele to kuku medele ko bioyo doji tene popo medele te ni de popo to kra eto aguda ko le wa le blana yo me po na ye na gbo pe ye bo so ne apo chi ye de le gbo e ma tin do le gbo to de luku ta chawe luku ta chawe to uyawe ta chawe to uyawe to ta chawe to uyawe to de bi e we na e so do se po je hun bo o to da ro to gba ye go ye ze me kuku de je gboruja ve sun do po o na e toto e so ba si atusiosi gbeto susu to da wo lo meto so ti to de wi atoto we na o kan mo e le blanu e to wa e mun de pepe de n to ka lo a wo bla we ya o ya we ya mun de pepe de n to ka lo e no wa le blana e jan we e no si o e po do le blanu po endo mi wo leyin bi jere tan po mi se bi jere tan nugbo nugbo o si o mi tan wele gbetre to a wo bla wele gbetre to ya ji wele gbetre tin ta gba pepe le gbo wele gbetre tin to to kan wele gbetre tin do o ya wele crisis si o ye to ho gbere pore me le bla nu e apo we atan to bi we na okuna mo e le blanu eto wa e ezo do mla e do mo aso via biblo apo we ne to bi ezo wa bodo alo apoti jalogo me reze le ezo ti te tururu ezo do mo visono nye do mla we fo beza fo apo fo tonton meku divie meku so fo si aye boso che hodo ezo ju na ona etan debi afofo to lukuro poto o buso je o me popoji yeso to gigo pana jiwo ye godo ma ye we ganda gode foto mi me podo jiwo ye we ko dra o me to le pon jiwo ye ko dra o me to le pon debi fare sile po sabi sile po ete mi juro me juro jiwo ye we ni dra mi poto ateza gbe cho guza gbe cho azaga gbe cho yoni za gbe cho ahori za gbe cho bo e ma na wa dra mi poto se gbe ya be mi to lo se po na jere be mi to jere dodo godo mi adra mi me to le pon blo adra akota to pon to gbo jeza samedi azavive azanwe le gbe blo parisi e ne wo ma nyone e no dra me to le pon e no hin aso gbo na me to le to dra pon sa zangbe e no tu kana me e to le so kan mo gbe nu to dra pon si gbe nu e mo to kra ye tan e wa na do iwe gana ye u me koku to yira do me le po to azan o dra pon to to gbe na te je we gbo na ni dra me to le pon bo nu di da tan bo ya sa me di we o ka bi se gbe o ka bi azan e gbo vo ka bi azan we le gbe e wo e tin do jo je na do dra me to le pon to azan le pe gbe pon we to mi ma ma pa we we to pa we we to mi to hodo dogbon aweto apawe aweto mi to pipon o azan egbo pogbo na azan to gboje zangbe pogbo na azan to gboje zangbe azan bi venus fare sile azan egbo bo ran fare sile azan
yeye azane dofo azago je tonne azawe na avo sisan etan podo sisan zo etan po azan sisan zo etan e moro he gbojo na ye na e moro he lego ka vigi go mo iwa na mere popo etan ba ti ba krisi wa edo mi do hoblo mi do tote na do tadena gbojo zana ton hiame enewe gbojo unso juro na yi gboje ran metele na gboje sa wa yi samedi sansan azan igbonvode we azan gboje ton we yi azan hiregole ton azan gigomori ton azan hirejeye ton azan gboje ton duanita chawe afoeto konukun aton afoeto konukun atoto eyi o gbeto yi wegbugbo to gboje san gbe na ye mana do re o se mo che to gbegba be adi to mi do do ogoe ta do sile fare sile be adi to mi do do goe mi o me yin si se na ta ta le mi mi to adi do do goe na ye me mo re ga to gbele mi to adi do do goe na ye e me le je gaga reze reze to gboje san gbe wu to ye do mi to Matthew tawiawe Matthew tawiawe afoeta wo to tawia Matthew to e do pon o dawe de pin to fine me ri alo e to do poku sa ye so kan bi e do mo e jena be ye so ganya be mi so ganya so gbona be mu e juro wa ya be dagbere timbo mi na wa to gboje sangbe na o me to gboje sangbe na ye ni domo o te je we eto abo to woro po e so do na ye domo be to te we ti to mi te te re na pindo ni gbodo po e re freje o do me to gboje sangbe be e wo ma na te do ego boze je gbonu ta zan wiwe azan o gboje tan azan ka do folo to gbe ya afa o ya we to be ye be nemu we gbe to do yan hu le gbo bo kro bo ya ga bo ton bo kro go hu ga le gbo ne o tu e je na do wa dagbe e inu e yan na do wa dagbe e inu e dada na do wa dagbe mano mawo ina do wadagbe dada we ina do wadagbe to gboje sangbe ene godo fo we atoto we nu we e do na dawe lodo dre alo to e so dre e so je gaga de aweto undo e so je gaga undo e so je gaga be aso gamo do je gaga memodo e je gaga lo endo gboje ni e ma gboje ni e to gboje sangbe mi we ntade na ni e raje e duro sabi sile mi won dego do nu e do e te lo nu e dada na gboje sa lo gboje sa sa e ma gbe to na gboje ma indo mi gboje we po mi na to ko de indo gboje agbasa to e to same ana gboje agbasa to nu ko gbedo e nu ko chiko na to same bo to fonu fifime khuhuna to so gowa gboje e no he gigodo tenewa ponto e ko humia o na ko wason to kle kakakaka bo yo je same bo adamro gboje dia gboje to same ni ra he gigodo tenewa ene wenyi o tade na gboje zaton he godo teme bo e wa he je gangan blebu alolo je gangan blebu kede aweto no do pro mi na mo to gbe o wa ho de he godo teme na wo na do pro po mi to le to gbe azan se gbe to gbo bo to jesu kome lukuta wi aton tawe ata fo eta wo tawe ata fo eta wo ton
Esto me pronto sinagogu de me to gboje sangbe aforo po daego o nawe de ti we tingbo gbogbo awukuto o pe fotunu kwato gbo bo ma so ganze e de dagagba lo de pepe me e to toto apo ya we to we na jesu mo e e yuro e bodo ran do nawe ye tu e da iso awukuto me ye tu e ye tu e da iso awukuto me wo ho wo ton uwe ndo mado ka wo ton ye inu kun do mo me le tin bo tin do azan to gbogbo me ani do me me le tin do gbogbo me sa azan me le tin o pon me sa azan Mais il y a des gens qui sont Mais il y a des gens qui sont à son. Aïe, il y a des gens qui sont à son. Il y a des gens qui sont à son. Il y a des gens qui sont à son. Il y a des gens qui sont à son. Il y a des gens qui sont à son. Il y a des gens qui sont à son. Il y a des gens qui sont à son. Il y a Bible ti ta iha to me so mo bo ko gble bo wa lo si se so adamude ma jijo nira kane de bi to gbogbo me ta iha me to ale don to me ene wo wa yin gbogbo gbogbo jijo me to ndo mi pepo kisipo eno tun mi don te blebo bayan nu yin agba sa me ton gbogbo me ton Kavi to ayi ha meton okuna ena tun mi dote blebu okuna ena tun ye dote ye da ye tun dote so ma do ga ton apo to we aton apo we aton to e so du alo e to eji prawu ye re so jidra e so to gigo pana ji we ye we Enda masa gansin son jiro da ye Enda e du alogo ye Ta fadolo pone ji teji teji Gwone gato ye na wa Ena diya tana we Ba ena diya dara ni tonto ye Ba ena sin son jiro jiro Enda ma ikan donho ji jiro da ye Ba ano donho Ba desi biya miyan Ene enda ano do lalo Bono klomeru bono solo na men Bono blu men bono Bono bono bono klomedo edo edo alogo blebo ena diyo irato e na so susu gege irato e o nuno to di dotan ene godo ara do hoji jiro bana zan jiro jiro bana zan o beza jiro jiro edo ako yu beto agamada e yenu wato nwe anu wale kredi lo munule to jerusalem munule nwe anu wakredi Israel nile bo amono wanu jiro jiro amono zaji jiro jiro jiro ndo ko do alogo ina do alogo to gbe mo ina do alogo to le pogo to gbe ina hewe na do san gbe za jiro jiro to jesu kome gbe za to divie ina pa igona ti wo ye pe jijo to ina pa igona jewe moro pro te no gigli te ina pa igona ti wo ye pe to jesu kome Papa fotunu kuno poto fofotunu kuno po be le ma je le ma be be e ma je na na we pe eyin o fi yanu abraham ton me satani ko gbla pon so pe fotunu ko ato kele me na do tu iso o ga he me to azan gboje to gbe to azan e vive e to gbe to azan o hun gbe e to gbe Azan egbe ye ko yi san jere si bo ye no san o avo joro ye ton le ton bo no jate do mele vole ton o krisi vi jere ton ye to te jade na do wa nwe o to do e gran na do wa ta igbaji Johnu ta ton afo ta ton Johnu ta ton afo ta ton ton Edo dawe de ti to fine mere do la me malo so ko gba tonu kwa to gba amodin e we yan gba samalo e wa gbon radi e wo de wa yi
mẹ́rin kúrò kú ẹ̀dọ́ máa tó gàn tán nídé pépé lẹ́yìn máa tó gàn tó àsánjáwò rájọ dógò jáwájáwẹ̀ ẹ̀ẹ́nà dé máa tó gàn ẹsẹ̀ sọ ìyá tó mẹ sọ àlétọ́ tó mẹ sọ nílẹ̀ tó mẹ sọ gbogbo tó mẹ sọ àgbàsá tó mẹ sọ pédo tó mẹ ẹ̀ẹ́nà hàn àdánà máa tó gàn ẹ̀tọ́ jésù kọ́ mẹ ẹ̀dọ́ mi tó fínà ẹ̀dọ́ dáwọ́dé tí tó fínà mẹ ẹ̀dọ́ làmẹ́ máa ló sọ òkè gbà tọ́nu kọ́ àtọ̀ gbọ́n wẹ̀nà jésù mọ àbọ̀tí òpótọ́ tó àìní mọ́ bó sọ yán ẹ̀dọ́ dín bí èkó tí tó mọ́ ẹ̀dẹ́n ẹ̀dọ́ rán ẹ̀dọ́ yẹ̀dúró yẹmí rìn àzọ́ tó gbọ́náwé fún àfọ̀cháwé tọ́ bó fọ̀cháwé tọ́ dáwọ́ àzọ́n dáwọ́ àzọ́n tọ́ lọ gbọ́n gbọ́dọ̀ rán ẹ̀dọ́ òkú náà ná máa tó gánà wẹ̀ máa tó gánà wẹ̀ ọ̀dọ̀ òkú náà yẹn máa ti dó mẹ́dé wẹ́nà yẹ wúlú òsì náà tó zẹ́mi tó òtán domẹ́ ṣùgbọ́n wẹ́nà yẹn já mẹ́rẹ́fọ́ jẹ́tẹ́ dọ́fọ́ ẹ̀mẹ́ jẹnukọ́námẹ́ yẹ́n máa yí tẹ́tọ́ rẹ mọ́ ńdọ̀ yẹ́n máa fi àsánjá tó rẹ mọ́ yẹ́n máa já tẹ́ńdó àdádi ọ̀nà mẹ́tọ́ ẹ̀jẹ̀ wẹ́nà náà wẹ́tọ́ jésù kọ́ mẹ́ pápọ̀chá tọ̀tọ́ jésù sọ́dọ̀ rán ẹ̀dọ̀ fún sí àdọ́zà tó rẹ bó sì sàn ní fún sí àdọ́zà tó rẹ bó sì sàn ní ọ̀pọ̀chá ẹ̀nẹ́ tọ́ dìá lò yẹ́dúrà mi pẹ́rán pẹ́rán pẹ́rán yẹ́rì àsọ̀gbọ́n náà dáwé lọ ẹ̀sẹ̀ àdọ́zà ẹ̀tàn bó sì sàn ní ẹ̀sọ́ yín gbọ̀jẹ́sàgbé mọ́ gbọ̀jẹ́sàgbé gbọ̀jẹ́sàgbé mọ́ tọ̀sán-dòpọ̀nẹ́lọ́gbé gbọ̀jẹ́sàgbé lọ́ní ẹ̀ ayẹ́ ò sísẹ́nà sísẹ́nà lẹ́ sísẹ́nà fàyè sílẹ̀ yéé mú lò lẹ́nu pọ́n dáwé ẹ̀kọ́ tí tò fínà máa tó gà lọ́mẹ̀ làmẹ́ máa ló lọ́mẹ̀ náà òkè kàní ìwé àwọn ìbílẹ̀bù angeli lẹ wíwá angeli lẹtọ mọtẹnu náà ẹtẹnu àdó màsán ẹgbọ dèbíye kristi wá wá dèbíye tó jẹlẹbi bá símẹ òwe kàdé ìwé awé tí àsàn òkúrò ẹgbọ nínú pọlẹ jẹlẹ nílẹ rẹ nídọ múlọ bẹ gbọjẹ sàgbéwé ní àsàn ẹgbọ tẹyà dèbíye ìwádìí ìdáná dáwé lọ dọ ẹ máa ń nílò ẹyìn ọlọrin náà tó sá dọ́sá tó ètò gbọ́jẹ́ sáàgbé pálípálí ẹ mọ ètẹ̀rẹ̀ sàn fàlẹ́sì ẹ̀mí ètò ìtùkà mi tán bí màjọ́dọ̀ mi ní jàyà pọ̀ yẹn pò n kò tí tò fi nẹ àlọ́gọ́ máa mọ náà òkè kárí ìwé àwẹ̀ bílẹ̀bù bí màjọ́dọ̀ mọ́rọ̀ mi ní hunukú mi tán ránù gbòògbò díẹ̀ ìhà mi tọ́sẹ̀ sọ àfọ́ èèyàn àsọgbọ́n náà mi èèyàn ọ̀nù ìhún gá mi èèkúrò ìhún gá mi èèyàn ìgbàanú lẹ́ẹ̀kú pátápátá èèmọ̀ mi dèbí ìwọ̀ lọ́wọ́ ìdọ̀ náà mi ìdọ̀múlọ̀ náà sí àdọ́sà ṣe mi fàrẹ́ sí èmi ẹ̀tẹ́ni tó kọ́ mi tó ga ńdọ́nà ṣètò ní ìhún gá mi wúlẹ̀ mi ò mẹ ìmàtìdọ́ àlọ́gọ́dé pẹ́pẹ́ náà tó gbọ́dọ̀ gbẹ́tọ́ mi àzọ ẹgbọ rán àzọ dábla lẹ ka tuntun bílẹbù tó àzáwíwé àzá ìgbòǹfò gbọjẹsàgbè ìdẹ bá sí tàzádẹfúlẹgbẹ ìdẹ bá sí tó gbọjẹsàdẹfúlẹgbẹ gàtò gbẹsàtòmẹtò jésù kọmẹ àtọntọ àpọwé àtọntọ bẹẹ kò mọ lẹkọ lẹfọjọ àkàbí yìí tó fínà pò bẹẹ àkàlàkpódó fẹẹ pò ní ètò fínà pò yà bí àwọn wúlé dá ilé tí iná mẹ́rẹ̀ náà tó jẹ̀ lọ́yà mẹ́rẹ̀ náà mọ̀ dónádọ̀ gbẹ̀tọ́ yọ́yọ́ ṣùṣù lẹ̀ tí tò yí ṣe mẹ́ wẹ̀nu pẹ́pẹ́ tó mẹ́wẹ́ ọ̀lẹ́ pé ẹ di àdáná egbò dó ẹ̀rọ náà tó wà dẹ́bísán tọ́mọ yìí tó bọ́ mẹ́ àwòtọ́ gbẹ̀tọ́ kárẹ́ gbalẹ̀ yẹlọ sílẹ̀ mọ̀ lẹ́dí ọgá ẹ̀rọ egungun yẹsọ tọ́jẹ̀ gbónú ẹ̀ẹ́dọ̀ lẹ́gbàá lọ sí talia iná nọ ńlá mi
edonude edo mi jaya do legba le ta ina mi blo mo sebo mi jaya do ye ko kan yin ko mi ton do we o gbe ton me ye tin do le dio iha metan ye me tin do le dio ile ye no te gli na ye no te gli wutu ye te no gli no to kuno me te no gigli o le ale do e mo le dio kuno le gato le me to pe po joanu Jan ta chene ton afoeto baton transenken Jesus so se ro yenya ye je gbonu poro mimo e je mimo edomo ye yi o viji o to se afoeto baton nu kuro po e so gbon podomo menwe e wo kuno na yen do yi se kare we atoton Jesus don't do. Yeah, come on. It was a make to hold on. How we? It was a to hold on. How we? It mo let you. I forget to carry we away. Tran we. Tati. It's all the man. It's all kuna. It's all the time. It's all the time. Pong. Ta. We don't put on. I forget to carry no quarter. Carry through. 43 podo wena eko do kodo le eyo gbelele do da kwado Lazarus je gbonwa kede yera to je gbonwa do to gbe afoeto kade nu ku ene 44 44 ewo ke ni o chi olo so je gbonwa eye yi avo chi ole do bla alopo afopona bo so yi o zu kade do Bla no kumena Jesus do ngado me tuin bo boyi yi pa fo eto kade atonto karan karan senked 45 ene otu mesu su soju le me rewa maria de bozomo nu e Jesus wale yise ye yise tome su su eton ye mo fifo so chele me Lazarus ton bo ye so yi Se to men bon Joanu tako afoeto gban ton edo do le edo ene wutu o hia susu de volewe Jesus basi to nu pon to le nu kon e ke ye ma un la do o we pe men ki ba e helewe ye wona na mini do yi se do Jesus e Christo vijio eton do to yi se men mini do tin do gbe to oyin eto men noe zasan ja olodie noe zasan ja olole uwe ndo molo e ni chakana yo me tin do jodo me go ile popa pata pa zan ja opo yo me se do gba zan ja olodale ni to se gbe zan eto na okuna bo tin do gbe ma do podo o gbe dogbo Christ dali to kuno men wa lo ta tene ton wa lo ta tene fo to gbanu ko awe ta tene fo to gbanu ko awe ton fo to gbanu ko eso ajo le peter dugbon agbegbele dije e je te imewe tito leader le degan finewe e mo dawe dete Hey, you know, Elia, hey, come on, you to a dozen eight or two, which atom, not a war to Jesus or Jeb, Banu Quenna, Peter, so Dohan, Dohania, Jesus Christ, and every day, Gaga, Chite, Bozia, dozen to a Basi, so Chite, both of our apology, as Etoin, Reson, as Sandao. A fighter batonto, fighter batonto, meretin to lida, po salomi, po le moen, bozo ledo, okuna de, reza sanja ou lele nien. Reza nien, ledio, ene reza, bo, memo no de a sanja ou po, memo no de a sanja ou po, modo plon, memo no de leblano kavi azanja wiwa azanbo na azanja tole memo no de po
amo yo me tinto lida le po pa pa ta po silo ni po le po mo eh po izo le do okuno de pa afo eto kade Peter de ye le po je gboro bo je klo bo ho de bo le panu ko chi o bodo mo tabita tite e so hun mu kun etan pe na mo Peter e tite si ayin e hun ko etan mo bo we na mo Peter lo e tite we si ayin afo etan kan de nu ku lo po 41:41 e wo so dre alo eto gran bo ze do te iyo me we le po asi church le po pe de je gbonu to to gbe eto yin we san pa po eto kade nu kwa we 42 yeso se le do jopa gbe to susu pon mo so yi okuna se na sanja wuto gbe to susu yi okuna se se ba fare sile ye le mo ran na tene wo pali pali ye ma do le blanu be ayan nu esan nu ye le ma tin do ye le ma na pa gigo na e pon gbere gbere to mele vole me ye ma mo hwe ga ye ma na so ga nyode hwe ga do ye ido ye ma ma so egbo ye ma na so ga do ye ina so egbo mele vole ton ye ma ma san ja ude ene o to esan ye ma na ka lo ya san ja mele vole to pali pon gbere ye ko yin ta sien na na ayi ga sien na na ye ko yin si se lo tata ye o me ko ohun tutu e ton ko ku won me na bi agbo pa we ton me agbo pa we ton lo de bi e o wo yin we gbledo to wa gbe na po lele a we me de ton po me na gbo je san we gbledo wa gbe na me ye tin to wa gbe na ta yi ha ye ton me na o nu e ye ka lo yi po nu e go ye pe nu e me ye to tete po nu a ton a po me te ble un tita o o ho me ble e ma tin do o we we de pe pe ye yi o we we ye yi we dana me to ye yi we dana me to na we ye da we na gbe to to gbo me le we dana me to we ga ton ye ma yin we dana ye mo no da we na duro je we ton mo la ye ma tin to duro je we ton me ye ma tin to me je we ton le me ye ma tin na da gbere pepe ye yin we dana gbo je san to po do ko me gbere po ko me gbere gwa yi ha ye ton me town crisi to tonu se na o to to no me bo ma se tonu na ye u le na ene wutu ye to ko me gbere tita ye ti yo ko me gbe we dara metan awetan ene we yi o ko me ke jagodo ai ha e mo hore gale ye tin do amadi ye tin do ko me gbe jago do ye o me tin do ai ha e mo hore gale amo ye to ya ye to tenopo ya jiji bo so to tenopo ya ma do podo amodi ko me gble atoto di alo ene wa yi o adokukun we ma do podo na ye o me to we gble do we ga to le ye ye o me po ye o me to we gble do bo to nu ku di oso kun le po kome gbele kome kan mo ro pro ye na ti do adokuku mo ye tin do kome gbele o we dara metan bo so tin do kome kan kome gbele do mego bo ye na wa ye na tin do adokuku e ma tin do podo ti ta di alo ene we yin o kome gbele we dara me na gbo jesan we da tole mo luku ta chiro po luku ta chiro po afo eta wo ta chiro po afo eta wo to ta chiro po afo eta wo to dian lo edo we na e po ye me po ledo edo na o da we lodo mo dina lo to e je gbonu e so wa mo a lo e to to je gaga credit awe to afo wo ro po ta ni pon
Shigba Home ye to gona adi Home bwene mom Ye gona adi Ye gona home fion Na eto to Na jesu Eto asan ekbo Ewa nwe yele maso gangwa Ye kya Alen wo bonete da len woji Ye mamo dona len woyo Ye kwo de pare sile Ye no don ya to de eto me sigba o de eto mo wa nde pepe na me tin do tu kan le ba Jesu Christ wa wa di alo bodo khia e do go ja to khia po do hun ja to po khia e do hun ja to po khia po da lo ma so gbo de ma so gbo lo ye me po go na di po do ko me gbe po ye so to o ho do ko ye no so do Etawe ye do wa do Jesu etawe mi na wa do Jesu gan o ho de do ye mana ta ri farisi le to Jesu come in da sito do na se to na jewe ka ka ti re ni do pe na jewe do atin do asire to to nu se na jewe hun ga gbeto bo wa to adidu dego na asito ma se to na we utu mo nu e wa sito te asito to jewe se daga hun ga ye bo to gigo pa na jewe hun ga ye so ye asu bo se to na jewe hun ga ye debi ato ko me gbele Oh, a home blé, matin, vous dans la maison. Oh, vite, dévié. Et on me voit déjà, dédié. De, non, c'est ton âme, de d'aïe, bon, on croit si gagne, bon, on croit sur la binaire. Bon, on tourne, on a quand même, dévié, besoin, y'a dévié, yutin. Bon, avant moi, d'abri, on a mis tout, besoin, ton main. A moi, dédié, toi, besoin, toi, dévié. C'est bien. A moi, de l'homme, Oh, ye, a quoi de fait de boy ho siganami, boy ho surabinami, boy sam bonami, ado, ewa do ton, bongo mo vojimon, mene le credit, nudido amon, amasoso ganoba, ye masoso gana, ho nudido naiba, bawaja home blé, vito to tonu sena cherry, eto jerry zedaga, eto gigo pana jerry, boto gigo pana jerry, who ga ye, devia wacha dido, anyway ye. A home blé, ou dit dans la méthode, mais de sa gagne à Gouvia Gouéton. Boya, nous de, à de nous coups à 5 ok, nous comptons. Bon, à Wadena Gouvia Goutre, why, to à Gouvia Goutre, Ewa, Be ene wo frigo san son eya be kun ga san son eya ka bi olengbo to mi to na duro na do nde na mi na do wa po o e ndo wa bo na do he ho me to hun bo na bo na to to le be na jere de bi e vi ja to le de bi e wa do me da ko un gbogbo na le tambo na le sisimo ma so so gan wa mo ba ndo so to mo wa yeru wa ni e ndo wa mo na bo le mo Ma son a wa mon bede bede ba indo wa mon so gan ku so dodo me ene wo ma son yen ba bo a che ko me gble te si ko me gble wi atenu kan to e christian mo to nko yin se mo to nko din bi e wa mo dona do wa gume na ni do di a dana mi ma wa gume na do to e hun da bo na to tetata bo na to jile bo na to e hun da pe bezan te ni pa gbe na jewe na gbogbe na jiwe ye ko Na ewo divie ma se tona we wuto nunde awa done divie yon losun lo divie we awa to kome gbledego menwe ye gan be akorunga je be atorunga je be ayi me hunga je we be akorunga gbetole po ba na ye ma se tona we wuto parecie ile ye bu alimo ye bu ale patapata ye ma no gbe pali pali na o gbe Ye tindo kome ble wedana meton Na ye ime yo gan Boje zaton farisi eme Jesu Christ vi jere ton Uwe yo kruno boje zaton Uwe yo kruno boje ton Be anase tona devile hunga o kruno yi boje zaton Wado Bo diada Bo kodo Kodo dodo
eta ya na gbere te sun ba to ko me gbere to sa gbe tan na gbere le mi wa mi jura se jewe mi jura tindo me de kanu je po da ya je po na do se jewe po da le don mi to le popo ni le mi to le popo hu mi to le popo.